ọdọ wọn gidi dọọyì kọwúrọ wọn ọgbọn jẹmu kẹrẹndì balùwò ọjẹ bí jẹnara gí sọndé hàwídà dé dùrùpọ̀dé yẹ bẹ̀rẹ̀gẹ̀ idú yẹlẹ tó tẹlẹ gẹwọ gbẹdígẹ tó àrẹ ndé tó tí ọ àtẹnì nkọrẹ dánú.